0: Hirod ag Níomh Mícheál agus as she ag Éine Ó Cuafaí tá sé head Edelina trí féidir déag tá sé tuiste go tugus sé amach na bhéis a go líthóigáil agus é duine an rubeg sin thart a dégus céim isteach an taobh lína ilin géir go mai bolte isteach aige agus bolte go deas aige brataach bán ordaí an sin ag Éine Ó Cuafaí an dar na brataach bán ordaí agus an tráthnóna se Éine Ó Cuafaí a chur trí an trí ó cúlín ar chláir na scór go Níomh Mícheál hiana cúig a naí náid trí atá an inis agus chéad anú med fiad caite ar a glógan teo mána sa farfí réid le hain teo an teo a thógáil agus Bolin Chamachi an glihan ar y tí welig an fawrs gwrdd i wan eile fer ni mi hal y gaidi ni aidi nes i chwnial a chwn gacwyn a rwych dyn ni yn unlir o ddim mar y tal cwnlo gael ychwr grwte cwnlo gael ychwr yn ffair mor lor pawrsge wsaid yn tra chymrad i lor pawrsge da hi o mwyldoni da hi o mwyldoni y tiach dygus yn unlir o ddegau ta cwnnege a cha ni tra gael i wsaid dyn y byw wsaid ta sia gael harwn cairach y cwg Bolin Chan unlir o ddim ach ar y glihan yn chyn ta sia gael unlir o ddim eich gysio da hi y dyn y falach ysdach Liam o cael ar yn ordeol agos Honest planach had an ordeal fresh, maar wie zou wel leden eigen, agus douche tijd aan de kassa, wie zou tjecht te maken, agus jijdilis, de kassa gulis in hier oud zijn, agus faar neef mihal, agus een mia uit ervallig gewoon, en naar rijdilis, koele emsjo, ag liemo kala, agus maunus, planach had an ordeal in zijn, zou wel waar, dinte ik maunus, ik zei, wille de wasje, ten spedal er in ons hier, die wel ik een fors, dat je tjecht tjecht, kun liene keirige koek mee, door liem, o knille, er in hier oud zijn, die is een tjeske koek, agus een keirige koek, liem, kassa maak, oor die woon, agus an níor ag Liam Ófáharta nes Liam Ófáharta a casa bailach amháin a casa bailach aile agus bolin te níor ag anún a teasta na páis go sedhhaine ón teasta an anseo agus níl se a ghalach an cín tá sead a ghil díireach anún agus an áil go dtí go bheicice sead go bhfuil brise an áit cín finí ó lai ar a líor ag agus nis tá sí ag Liam Beag ríis Liam Beag díireach ar a lína seas go cúig agus iad nis a gearisteach a dreoin chearach a cúig an níor ag head an tinnig Seamus Ó Drainán casa an tramach agus fágan te níor ag an tinnig Antona Ó Lai Antona Ó Lai a maach a hinteach fad le Seamus ríis Seamus tá sé héanaáil i gearisteach dúr leis líor ag chuir maach ach tá sé ag gearisteach agus tá mahabba go bhfeicinn se go méidir gúil chance ar scór ach tá sí ag Liam Beag anois Liam Beag chi Cillín Ó Lai Cillín Ó Lai a cunhal agus a cunhal agus cunhal siad sealaheh go dtí go bheice siad go bhfuil chance a go bhar scór agus níl teas go bheith anuaid ach sin bailacha atá an clufa gote agus is go bhéin bailach sáháilte a níor ordaigh finín ó lai mach a fad le Thomas Farthing úsáid an chan captain seo Liam Ó Cealla isteach a fad le Cillín Ó Lai bhuala sag bhuilte tíma gon cheirich a cúgi gúnaí agus níor ordaigh an nún agus an áil níor chuil mé clogair ach tá níor ordaigh cunhí anana ach go finín ó lai ar níor ordaigh bolin chanúnaí go fad le Andy Fine and your fine Casamach agus Neil Sam would shut the gun keen no nach will dash be mod gulg joke on second shut the spit then the malach stach to get to stick on stu more on the year out the stinchin ek fine no lie fine no lie but just stach fine no lie grute ek be no mighty in the stinchin lawn holy leave me half fall down to erson to shall now man fille at forky ronan agus orta jo to shenu met feed gile catch and cha here the cool gig special now to see ek leave me half
1: Cera wama jes fi gadei ta Catherine yn siar hwgus gyd oi Cera puncha chan tasi yn siar Hina siar jay gacushin Hina chdi jay gag shen bacool Puncha yn tiw fightig da fornia O vishu lom gajar na shen o marchin Da shen bacool yn ymwyrt Agus finan makil o chol da gyd oor O ymwyrt fasta Sa chdi hiu wama jes fi gadei Cwyg wama jes fi gadei emri hynish Cera puncha da na fornia yn siar Agus gyd oor Ar ladag am nachtu mua Ar shen bacool O vishu lian fi ha fi han Yadale gansan chreir Nid one shen bacool Cynar bi De na nly a tead yn y ffordd yw gydisio a nid a hylo sy'n ei yn yw sy'n hysiad carwm y mae hyn gael yn rhywun siach yn yw ta ni hyd i'ch sy'n fy cwyl ar y nid y ffi ymadr yn sio siant ac yw'r ffynt yw'r lacw yn sio ta sy'n tyr y ffynt yw'r gwyl a ta gael yw'r lior am acw cwyg fwm yw'r ffi hyn agos ffi hyn sec yn y teimr yw gyn a nid hyd bwyl ti'n mag o gyn ni'n ydy hat y cwyg mad ar acw Casant ar ei dod i genu gwmai hyn sy'n Donal Michael of Regal Ledger Dar o bwy Ledger yn sy'n Fi cael o gwy Ledger Ta sy'n ymwch yn ffarc Ta cael rhyw a sti ffast yn sy'n Sio hog yn ynys Osin o galan Cynny hi swyn o gydig sy'n A sian sy'n da Yr gwe ffont yn sy'n Agus hyn mwyd ar ffaith second Gorosi gan har an trastan A chasi Yn second jarna Yr chlu agus yr fforil Mwyr sy'n Na cyrra ffont yw gyffolio Dyr na ffornia Cyrra wamwt yw gilei Da gre am ffac o gynny'n sy'n Tasiche a chorysh gyhag sy'n Cúlann seo, dar ó bíd i gorys de hannais, Tomás Macanolti, chorys de hagu rin sec i ddian, agus an tic yma, le bwylu hannais, ag padig bach o lyfrigia, agus cinna bhá mar a catm da ré amfacha go nebarcí gáil ansa cheadcean don na bbátaí ceú ceanais agus cí dóid cena fonte chutasaí a bach go lár parciile sin chu go máisiú athgabhah gan nehaineí an bhí fá lár parcin seo.